Kala ala arila mu Yo ahala arila na ya Yo tala arila mu tala jile na ya Kala ala adanga ka Ongile ga arila na Ya thala ri tsaka jolu chiyana ya Kani ma nga ma ri khayang chi O shang ka ma ri ni ya Shchevar kum chogo rib jawa ar jam so rin chana ya Tāng tāg pārī ntāl chī Ōg jāyī ārī nī yā Ngūn lā chēn rī tsāvā kārū rīm chēn yā Ghanī kāngkār rī khē chī Ōng kāngzāng rī nī yā La su to na ri mar ja la ba ma ja ri che na ya Yo sam do na ri nda pa ra